0: díyà.
1: Owó tó tó bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n owó náírà àti díẹ̀ tí wọ́n sì rí wípé ó jẹ̀bi ọ̀rọ̀ náà. Ó lé ní ogójì ọdún tí wọ́n ti ń gbèrò àti gbé ibùdó yìí kalẹ̀ láti mọ pèsè iná fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún 2017 títí di òní iṣẹ́ náà kò tí ì yọrí. Owó rèé wọ́n ti kó jẹ. Èyí wá fà tí wọ́n fi gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́. Níwọ̀nyí nídẹ̀yìn ni wọ́n rí wípé owó náà wà lọ́wọ́ àwọn tí ilé ẹjọ́ lábẹ́ adájọ́ James Omotoso ti ètò fìbí ìlú Àbújá ṣe ibùjókòó ka ẹ̀sùn 12 sí lọ́rùn tí wọ́n sì rí pé ó jẹ̀bi. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan.
2: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as Enjoyment Landlord.